pàdé fún mi, olùkọ́ fún mi, ọkọ fún mi, bàbá fún mi, ìyá fún mi, ohun gbogbo fún mi, olùpèsè fún mi, olù.

kí ọ̀wọ́ lókè àwa náà kí ọ̀wọ́ nísàlẹ̀ à ń bọ̀ wọ fọkàn ẹ olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi ń kọrin sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbẹ́dẹ méjì ìwọ nìkan ni lọ́wọ́ ẹ̀mí yẹn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò pé láti yín kí ọ olúwa.